0: rò pé gbogbo àwọn tí ń bọ rajà ń lèèyàn wọn á ráńgẹlì sí ọ ẹ múra nínú oṣù yìí o gbogbo ẹyin tẹ ń gbọ mi o wọn ọlọrun leléyìí o mọ bẹẹ nìkan kan jà lóṣù yìí o bọ ọ bá lè ṣàánú mọ ṣàánú o ọpọ ẹ fún mi ń testimony o àwọn nǹkan kọkàn yíra lójijì náà ni mo fi májẹ̀mú ọlọ́run sọ tẹ́lẹ̀ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi áńgẹ́lì ọyọ̀ sí ọ áńgẹ́lì tó bọ́ ìyẹ́ ẹ̀ kalẹ̀ áńgẹ́lì olúwa mọ̀mọ́ tí ń gbọ́ mi lórúkọ jésù wọn ọyọ̀ sí ọ ẹ kígbe bàbá áńgẹ́lì sí mi in the name of Jesus Christ. Àgbógbó ìgbà tí bí áńgẹ́lì bá yọ sí èèyàn kí wọ́n wá ṣe ẹ wo nǹkan o wọ́n ní sí wúndíá kan tí a fẹ́ fún ọkùnrin kan tí a ń pè ní joseph ẹ wò bí wọ́n ṣe rọra mú láìpẹ́ rẹ̀ tí ìdílé dávidì orúkọ wúndíá náà sì máa jẹ́ maria orúkọ tí ń jẹ́ nìyẹn kí wọ́n wá ṣe fún nígbà tí wọ́n dọ́dọ̀ ẹ̀ áńgẹ́lì náà sì tọ̀ ọ́ wá ó ní àlàáfíà ìwọ ẹni tí a kọjú sí ṣe lóore olúwa pẹ̀lú rẹ alábùkún ni ìwọ nínú àwọn obìnrin wọn á kàn mọ̀ọ́mọ̀ yẹ ẹnìkan sọ́tọ̀ wọn á sì ṣe lóore ẹni náwó èèyàn méjèèjì ẹni bàbá bó lórí ire bá pè gbà ráńgẹ́lì ìrèsè mi ọlọ́run jọ̀ọ́ yọ sí ọ dẹ́kúnlé Epaphras mọ̀mọ́ kò sí nǹkan méjì tá a mọ̀ fi àwẹ̀ tòní sọrí kò sí nǹkan méjì tá a mọ̀ fi kígbe òjijì ni ẹ̀mí ọlọ́run chéǹjì mẹ́sẹ̀jì mi láàárọ̀ yìí kò sí nǹkan méjì tá a mọ̀ bẹ̀bẹ̀ fún ọlọ́run áńgẹ́lì mi dà nínú ìwé Hebrew ó ní angels their ministry spirit oníṣẹ́ ìránṣẹ́ ni wọ́n tí wọ́n máa ń jẹ iṣẹ́ fún àwọn ajogún ìgbàlà ẹ̀kẹ́ áńgẹ́lì mi áńgẹ́lì ọlọ́run wá jíṣẹ́ fún mi lóṣù yìí ẹ múra lẹ̀ fún ìbẹ̀wò áńgẹ́lì bá a ṣe ń ra ń bá a lọ díẹ̀díẹ̀ yìí ṣe rí 7-7 tó sùn yìí ìpàdé tá a ṣe ní Jesus City òun yàtọ̀ gédégédé ó ṣeé ṣe kí n fún yín ní pépà kan ẹnìkan ní sheet of paper bẹ́ẹ̀ ni kìí ṣe sheet of paper pàṣẹ tí wọ́n bá ti lè fún ọ láwọn pépà yẹn ó dàbí ẹni pé méjì ni ìtì ń bẹ nínú a náà ló wà nù bí ṣe wá láwọn pépà yẹn ìkan lẹ́sọ sínú omi wẹ̀yìn onú omeku abida hasha ẹnìkan ní ṣe máa rà ni lọ́fẹ́lì lọ́bádé lọ́fẹ́lì náà ni anointing oil tí mo máa ń mú àwọn èèkán anointing oil jáde just anyhow tá a bá gbọ́ mo sì ti sọ fún gbogbo ẹ̀yin tí mo sì sọ jí fún lósòdì mo sọ fún yín pé ìpàdé tó sùn yìí ìpàdé tó sùn kẹfà yìí mọ̀ ní gbàgbé ni a ṣe meeting ní ọ̀la ní wema aago mẹ́jọ àbọ̀ ìgbà tí ó bá fi di bí ọwọ́ aago méjìlá ni ó ti mọ dọ́gbọ́n wálé ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ìsìn méjì ni òun náà tún yàtọ̀ gédégédé mo fẹ́ ṣe nǹkan kan bẹ̀ ẹ jẹ́ ṣe báyìí sáńgẹ́lì mọ́ báwọn èèyàn rìn mo nótìsì nǹkan kan pé ìfàǹgbà mo bẹ̀rẹ̀ sí study bible mi áńgẹ́lì n ò jìnnà sí ènìyàn o n ò jìnnà sí ọ ìfà day to day láńgẹ́lì yọ sí ọmọ èèyàn láti inú ìwé genesis títí wọ ìfihàn they are very very close àwọn ẹ̀dá àlàyé tó súnmọ́ wa jù láyé o ni àwọn áńgẹ́lì they are not far from us n ò jìnnà sí wa and nígbà tí wọ́n bá dé wọ́n ní oríṣiríṣi iṣẹ́ tí wọ́n máa wá ṣe látètè kọ́ ṣe láńgẹ́lì tí ń yọ sí àwọn èèyàn ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí láì ẹnìkan láńgẹ́lì ẹ fọwọ́ kan ojú yín bàbá jẹ́ eré ìná ráńgẹ́lì mi jẹ́ áńgẹ́lì mi ó yọ sí mi lóṣù yìí mo fẹ́ dàmọ̀ áńgẹ́lì rẹ̀ wàá lè yọ sí ọ kọ́mọ gbọ̀n kan lẹ̀ ẹ dín fún yín ní àpẹẹrẹ ibi mẹ́fà mo lè fún yín níbi 22 táńgẹ́lì ti yọ àsáńgẹ́lì mọ́ wọlé wọn mọ́ jáde àṣẹ àìfarabalẹ̀ ka bíbélì ní ojú ọmọ pé áńgẹ́lì ń ṣe bẹ̀bẹ̀ ẹ jẹ́ sọ báyìí kó tó di pé màmá fún yín ẹ̀yin wo lẹ̀ tí ìsun rẹ̀ má jẹ̀mú yín bá a ṣe mọ́ ṣe lẹ́ẹ̀kan lóṣù nìyẹn láàrin òní sí ọjọ́ méje màá fi mọ́ sọ̀rọ̀ rẹ̀ má jẹ̀mú òní ni ọjọ́ kejì nínú ẹ̀ àwọn kan ti bẹ̀rẹ̀ sí ṣe tiwọn àwọn kan díẹ̀ ṣe lánàá ìwọ náà lè ṣe ti àti tọmọ rẹ lónìí olùfẹ́ kò sí nǹkan tí ẹ̀dá àlàyé ṣe láyé tó gbé gbogbo tó bá ṣe òun dá pamọ́ ni bíbélì sọ nǹkan kan nínú ìwé Psalm 50 verse 5 ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ kí wọ́n fi ẹbọ bá mi dá májẹ̀mú èmi a máa sọ àkójọpọ̀ àwọn ọ̀rẹ́ yìí òun la fi ń ṣe rédíò program tó bá ṣe pé the first time tó gbọ́ mi rè tí ìwọ náà bá wa join ìwọ náà lè ṣe ẹni kan ní báwo ni ẹ ṣe máa ṣe ọrẹ májẹ̀mú bẹ̀rẹ̀ láti 2000 ó ní báwo ni ẹ ṣe àwọn tó ń pín ìrere ó ṣe máa dán tó how pleasant and how beautiful are the feet of them that publicize the gospel kò sí bó ṣe máa pín ìrere táwọn èèyàn máa gbọ́ ọ̀rọ̀ ìtùnú àti ìfọkànbalẹ̀ tí wọ́n rìn ọ̀ lófo ẹ fi fún ni ìwé mímọ́ sọ ó là fi fún yín wá gbọ́ mi ètò ń ṣe yìí ọlọ́run ló ní a mọ̀ bóun dá májẹ̀mú ó ní a mọ̀ fi wọnú májẹ̀mú ó ní májẹ̀mú èmi ọlọ́run ni mi ò ní dà ọ sọ fún dávidi ó ní láti ọjọ́ àfi ọjọ́ tí òrùn ọ̀bà tó jáde mọ́ ni májẹ̀mú mi ó tó bàjẹ́ ọjọ́ wo lòrùn ọ̀wà jáde so gbogbo ẹyin tẹ bá fẹ́ ṣe tiyín náà láàárọ̀ yìí láàrin òní sí ọjọ́ méje ni màá fún yín ní account number church gbogbo ẹni tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ so gbogbo ẹyin tẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣé tí ẹ ṣe tọmọ rẹ àwọn míì àmọ́ san 5000 ara ẹ̀ tí ń san 10 ara àwọn tí ń san 50 account number church ni 2017 4290 47 Comfort Life Mission International First Bank nìyẹn ká pè yín ọ̀wá wọlé lo eléyìí náà ti chọ́ọ̀chì náà ni 1966-36-38-73 Comfort Life Mission International nìyẹn ló gbé jáde Access Bank wà ló yẹn Access Bank ni ẹnìkan ní wòlíì ẹni áńgẹ́lì súnmẹ́yàn kò wá sí tó o bá fẹ́ Matthew chapter 7 verse 7 ni ẹ béèrè ó láwọ́ sì fi fún yín ẹ̀yin wo lẹ fẹ́ áńgẹ́lì kò yọ sí o áńgẹ́lì ọ̀fẹ́ ìbẹ̀wò wọn in fact ó kúnnú bíbélì rẹ́kẹ̀rẹ́kẹ́ màá kọ́kọ́ mú mẹ́fà tó bá tún dọ̀la màá tún mú sí kò sí nǹkan méjì tá a sọ lóṣù yìí ọmọ rẹ yóò rí onígbọ̀wọ́ ètò tó wá dáa jù o lè ráńgẹ́lì síyàn o lè ráńgẹ́lì sọmọ rẹ mi tó wà ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹni tó dire rẹ mú o lè ní káńgẹ́lì ọlọ́ba oníṣẹ́ ìránṣẹ́ ni wọ́n màá sì fún yín léèwọ̀ téèyàn gbọ́dọ̀ ṣe o nílò kan ọbẹ̀ áńgẹ́lì tàbí kan ọmọ gbàdúrà sí bò o lè ran wọn ṣẹ́ angels are ministering spirit in fact nígbà mo yẹ̀wò nínú hebrew word hebrew bible hebrew sọ pé tí wọ́n ń pè láńgẹ́lì ni màláíkà tí wọ́n bá ti dákọ̀ màláíkà báyìí ò ń sọ nípa àwọn áńgẹ́lì kí ni ìtumọ̀ màláíkà ọ wá sọ pé messenger ẹni tó lè ránṣẹ́ ni wọ́n ẹ̀yin wo lẹ ní iṣẹ́ tó fẹ́ rán o níṣẹ́ tó fẹ́ kí áńgẹ́lì ọ̀bọ̀ jẹ́ ẹ kàn ké bàbá fún mi láńgẹ́lì Matthew chapter 7 verse 7 ọlọ́run jọ ráńgẹ́lì sí mi ẹ̀mí àwọn wòlíì fún mi ẹdí ẹ̀dìde mọ́mí ẹ̀dìde bíi tẹ́ ẹ bá wà dẹ́dí ẹ̀dìde bírọ́dà ẹ̀dìde ibi táńgẹ́lì tó wá burú dé wọ́n lè paradà wọ́n wá rajà àìmọye ìgbà áńgẹ́lì a máa dá ọrẹ wọ́n ti dá ọrẹ nu ṣọ́ọ̀ṣì wa rí mi ì nílò torí ayé social media láwa yìí táwọn èèyàn ń ṣẹnu yankanyankan tó jẹ́ pé òye ọlọ́run ò yé wọn kì í ṣe gbogbo wòlíì ló lè tí wọ́n bá ráńgẹ́lì sí ọwà mọ̀ olúwa ní ikọ̀ mi fún odidi 30 days ṣẹ́ni tá a bá parí 7-7 yìí nǹkan kan bẹ tá a ṣe 7-7 tá a ṣe rí tá a bá parí 7-7 yìí a wà bẹ̀rẹ̀ sí ṣe nǹkan kan léraléra bọ̀ mo fẹ́ fi àmì tẹ́ àmì yẹn ló ní há fún yín ní 7-7 pépà lásán báyìí ni but ó ní nǹkan tí wọ́n kọ sí la náwó ẹ̀ bàbá fún mi láńgẹ́lì oṣù agbára mo wà yìí mo nílò áńgẹ́lì ẹ̀yin olóore mi áńgẹ́lì mi ń bọ̀ yóò fọwọ́ kàn yín ẹ ṣe mí lóore dandan ẹ̀kẹ́ bàbàjọ́ bí ẹsẹ̀ méjì síwájú ráńgẹ́lì sí mi ráńgẹ́lì sí mi fún mi láńgẹ́lì tí ó bá mi jíṣẹ́ in the name of Jesus Christ. Now ẹnìkan ní ẹni áńgẹ́lì jẹ́ kọ́kọ́ wá mẹ́fà jáde sí méje. Nínú ìwé Luke chapter 1 verse 26-28 Maria tí ò bímọ rí Maria tó láfi ọkàn lọ́pọ̀ àfẹ́sọ́nà ara áńgẹ́lì sí. Ẹnìkan nígbà tó débẹ̀ kí ló ṣe number one ó fún níròyìn ayọ̀ ẹ̀yin kan bẹ tọ́jẹ́ pé o ti wà discouraged o nílò ẹni tí ó sọ̀rọ̀ yẹn ayọ̀ sí ọ ó nó mẹ́kù àmàyà ń bọ̀ mọ̀ sọ́lẹ̀ kan náà mọ̀ mọ́ fún òkè gbàròyìn ayọ̀ gbọ̀ròyìn ayọ̀ ìròyìn ayọ̀ ọyẹ́gbà in the name of Jesus ẹ kígbe bàbá ráńgẹ́lì tí ó fún mi níròyìn ayọ̀ wá àbí jésù olùgbàlà ṣe rí ráńgẹ́lì ṣiṣẹ́ bá wọ́n bá ṣiṣẹ́ gan nínú ọgbà gẹ́stímánì bàbá mi ológun àjọbọ ó ti rẹ̀ ẹ́ ó ní olúwa yí aago ikú lórí mi jọ yí aago ikú omi ọ̀fẹ́ kú mọ́ bíbélì ni olúwa sì ráńgẹ́lì sí wọ́n wá ṣiṣẹ́ ìránṣẹ́ sí wọ́n wá pẹ̀tù sínkùn wọ́n wá bá sọ̀rọ̀ and wa gbo mi mama bo se nki gbe pe ka angeli oyo yi so wa mo ti won se igba ti angeli ba de won le mo gbe iye wa o won kan wa bi eyan gidi won kan wa bi eyan normal won ayo si o but nigba ti won ba lo tan o le trace address won mo lai lai gbogbo eyan omo olohun te ngbo mi kakakiri agbala aye je ajo gba awe yi je ajo toro fun angeli ibe wo angeli angels they are always in assignment je ajo kegbe je ajo fawe enikan na go melo la break by 2 kini gbengbe ti awon awusa mo ta yen ti won pe ni watermelon o la fi break pelu eyin meji meji watermelon la lo mommy e try daddy e try no ya kete aisan re try je ajo gba we enikan ni kini di je ajo pe ase pe ka angeli o wa so ti n ba ti ku nbi nisin ma lo sori facebook enikan ni la go melo ago mefa abo 6:30 I think it was 7:30 and igba ti o ba tun fi di 12 to 1:30 igba yen la lo break a ti pari 12 to 1:30 si 2 eje n so be si 2 pelu watermelon e ti ra le eyin meji meji try re mo de ja re je ajo gba we meje ni ojo meje pele ah ninu igba to ba ngba for e majemu re ti eyan mo plan lati se nkan to da ni now imagine for all so mo ti da ko maria igba tangeli ba notice e fun nkan kan be to gbodo sele to yato ni omo angeli wa o nilo iyato nu oja yi o nilo onigbowo o nilo awon ti o je ki shop e o gba yi pada ti o gbotun ki se be yen nikan ninu we genesis chapter 16 verse 7 to 11 obirin kan be ti won pe ni agai won ti le ohun atome jade won ti wa ni ipo ogbe ti gbe omo yen fe daku won ni ya ju omo e so kan o sunkun o fe riku omo yen oluwa bo omo yen o ba ti eku meje riku e asiko yen langeli yo enikan ni woli bawo ni gini tu mo yen igba to ba dabi eni ko ti tan igba to ba dabi eni pe ireti pin eyin kan gbo mi to dabi eni pe ireti ti pin omo to kan o ti de won ti ja o si pepe rududu omo to kan mo o mo bi to fe o mo do to fe don lasi o nilo ko pe angeli o mommy e dide ni igba meta lajo kibe angeli mi o so n pe tele mi loruko jesu yo si mi o ti de ko yita ti mo to kan angeli won be titi dollar enikan ni ki angeli wa se number 1 o wu omi jade fun eni ti won pe ni agai ki so mi nikan o sure fun omo e pe yo di pupo ti angeli ba tele kan na ebi asi dopin ma fi han yin yin be nikan ko gbogbo eyin te je oluka bibeli ninu we genesis 22 verse 11 titi was 12 ninu we genesis chapter 18 verse 1 to 8 ibi lati discover ni verse ni chapter 18 yen ni biti angeli meta ti won ti yo si eni ti won pe ni Abraham won wa agbada wa ni ninu aso white agbada white even bibeli ni won jeun ni le Abraham eyin gba won jeun ton won ni omo yin da ngba won ri ta won nikan na won ka bo ti won se ugbe Abraham la ti ibomo ileri ton so igba yen ni won so fun pe ni woyi amodun wa bi omo oh emi baba ojo ori mi ti nlo angeli si mi mo so igba ti awon angeli mo wa o ni igba ti nkan ba fe bo so wori ni time ya Abraham ti wo 99 Sarah ti wo 89 years won si mama angeli si esa e mo deja n tan se o mo so mo se bi eni po ogbon ti mo wi yo a o jo gba awe ni sa a o jo gbadua ni sa a o jo kegbe pe oluwa gbogbo eyan ara ile te n gbo mi e meku amina haya lati kepe ologun ajobo oba ti po ni pa ti agbara pe ko angeli si o wo yo mo odun e lodun yi mama senu ile yan na le mo gbe lo won angeli si Abraham ati Sarah won pada do lomo sister yi o pada do lomo olohun ba ngbo bi won se njise fun o amoton se to si ya yin lenu nigba ta denu we revelation lati chapter 2 revelation chapter 3 a discover pe olohun a mo fi pastor angeli jo enikan ni a n pada bo abu abani time oni gba mi o ye ki n tun mu kan si mo ise mu number 4 ninu we genesis chapter 19 ni verse 15 titi was 16 eni ti won pe ni loti ibe won ti ran sasi lot ni le sodomu ati gomora aso don ti determine lati pa sodomu ati gomora re angeli lo yo gbogbo awon ti bandit ko ni nigeria bi gbogbo eyan ba se ami ara angeli si won olorun tu won le in the name of Jesus o yin ja wa ki se tara alangeli ba se nkigbe yo pada dawo gbogbo awon ti an gbe lo yen olorun yo ja won gba eje mo lo eyin omo olorun e pade mi ni facebook ni se ka lo gbadua si ni youtube ati ni tiktok odekunle epafras baba mi o mo be ni ke ni church o mi ba yan church ah eni kan ni wuli e gbe testimony oro ikami la ni so ni gbogbo bi te ba ti ni anfani ati gbo mi ajo gba we di 12 ni to ba dola a wa wema ago mejo abo ati ago merin isin meji ni ohun to yato ni ojo sunday ni 77 ti jesus ti bo si lote and e wa mo to daju to ba ti di saturday gbogbo eni to wa nbe patapata if won ni sheet of paper kan ti won ko risirisi nkan si e ma je nbe speaker tori pe sheet of paper yen o je meji ikan le so sinu omi ohun olorun lele isa eyin wo le fe sun re ma je mu yin eyin wo le ni ida mewa eyin wo le ni ore adua mi gba oni ore ma je mu ta mo san le kan losu iwo na le try to su yi akobu okele ki ra won be oni session 2 account number church ni 1966 36 38 73 1966 36 38 73 access bank comfort life mission ni o gbe jade bi yan ba wole lo eleyi 2017 42 90 47 2017 42 90 47 comfort life mission international lo ni o gbe jade first bank wa ni yen e gbo mi ore majemu bere lati 2000 lo soke san tawon me awon kan na se oni lo sese pe ojo keji awon mi san 50 awon mi san 20 akojopo e la fi se radio program eje ngbadua fa awon omo olorun ti won bi loni ati awon to mark wedding anniversary won and enikan ni woli ese bibeli wo la fe ka loni psalm 89 ibelade titi 194 psalm 89 to 94 ah mama gbawe yi eyin omo olorun ti won bi loni de wa kunle eyin te mark wedding anniversary yi ekunle mo gbe owo mi soke loruko baba to ma ti temi mo ki oni majemu anu ko angeli si oh in to kan ninu oro yin kangeli oyo si odun re o mo fi yin odun ni odun ya wa pe yin happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbadua fun nigeria eyan angeli te ran awon omo israeli lowo eyo si wa in Jesus name gbogbo eyan omo olorun fe send the testimony e lo number e jo loud Unit 080-88-71-65-66 Ewo, eje man lo so Facebook ati TikTok. It is well. God bless you.
1: We are the Beat 99.9 FM.